tẹ̀lú. Lukari bakala ta fi lo. Ọmọ jẹ́ ká fún nàgbọ́ de ghost o. Ẹrù tó gbé wọ̀ tẹ́ kìlọ̀ kìlọ̀. Kó má tí ń gaza, kó má tí ń gaza.